ọ̀rẹ́ bí yẹn kú pọ̀ mọ́. Dédé ní ránṣẹ́ mọ́ sọ, dédé ní ránṣẹ́ mọ́ sọ. Yàfẹ́ yà méyì àṣẹ, lẹ́sí ẹ̀fọ́ rí fi mọ́ kọ́. Yàfẹ́ yà méyì àṣẹ, lẹ́sí ẹ̀fọ́ rí fi mọ́ kọ́. Àṣẹ́ mi lè rí èyí yẹn ní sẹ́.